0: Gbogbo ayé ṣá ti mọ́
1: ló ma sọ.
2: Dari.
0: Wọ́n gbọ́ lamẹ́ríkà o. Wọ́n gbọ́ ní London. Wọ́n gbọ́ ní Dublin. Wọ́n gbọ́ ní Italy o.

àti àwọn tí ó tẹ̀dọ́ sínú rẹ̀ nítorí tí ó fìdí lẹ̀sọ rẹ̀ lórí òkú ó sì gbẹ̀ka àwọn

àti àwọn tí ó tẹ̀dọ́ sínú rẹ̀ nítorí tí ó fìdí lẹ́sọ rẹ̀ lórí òkú ó sì gbẹ̀ka àwọn ìṣọ́ omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni.